ọnà ojú ẹ lọnà ọdún kan pẹrẹ ó ṣe ọpọ máa ní ẹnu rẹ tó bá jẹ mí nìbọn ọmọ máa gbà fún ọgá lọgá máa jẹ àná gbé fún family for money next mo wí fún get money best business take.